0: बकवास तुम कुफा भी।
1: हमको मनु का नातु कुन वे अथो मार पेम सारा सारा जान ले रान ते मिला तो बेचा का लेती हो ते बाम मिसी सकी ने तो कठान जान ले रान बची चाले ले फाव ना ते वे अंधुआ फना रूफानी संभुला ना इस अच्छा बनी यो चिरे अंको आ रावर सो मिस पोतोरे री तो कुंबा पोतोरे जाम मजाका चिर मार मार मसापचा पना
2: raha namiko manokana zao a ny vahaolana hoe mety mifandraika amin'izay de hoe mety ny famoronana fotojavitsasany hoe mahakasika ny rano zao ohatra resaka barasy ny jiro ohatra zany raha ohatra zao raha mahakasika ny jiro zao de zay tenenina zay mihitsy hoe mila atsarana ny poto ny olana koa zany matetika tsy mahaenika an'le zavatra ilain'le mpanjifa zany ny inona moa le herinaratra aizay tamintsika de eo amin'izay zao ny mila hoe atsarana ihany koa zany
3: tsy hitako ity zany efatra ny efa voajanahary mihitsy koa efa le toetrandro mihitsy tsy tokony andorondoro ala zany nonae mila soloana ny teo anjiramamba efale efatra nainy ndray zany mba avoaizina amin'izay jiro de le stasy de lefa enjany nefa ny vidinjiro tsy miaina zany fanatsaran'ny kalitao ampiasainy zany mba tsaratsarany amin'ny mpanjifa
4: olom-pirenena be dibe na afaka vaolana raisina fanajana ny tontolo iainana zao voalohany indrindra mba tsy manana ny toetrandro tsy mikorotana zany de lasa ritra rano de manaraka zany finansena angamba ny jirama finansena bebe kokoa ie tena reny mihitsy na ary ny important be amin'le resaka sécurité ohatra ny mody arivy anao de maizina be ny na hoe e resaka tuo zao zay mety tsaiko na hoe zay koa ny olana ny amin'izao hoe tsy mampatonga ny rano mety resaka fahasimbahana.
0: Saotra tomboko lahy, saotra tomboko vavy.
5: Ohatra ny lahy ihany za nateraka teny amin'ny lalana, tanapolo sy aretsaina no any mbafananana. Dia nianatra namindra tao anatin'ny ditra, bobaka ny akama fa bobaka ny nifitra. Ohatra ny lahy mba maniry te ho tafa, dia anankarena ain'ny lalana samihafa. Ohatra ny lahy ihany za dia anina sipa amin'ilay, tondra fiara tsara be lafo be tsy takatray. Ohatra ny lahy ny za efa tsy mba misy miaino, dia hitantara izay tsy taty ny hafaliana sy alahelo. Ohatra ny lahy miandrandra fandresena, zao dia zao dia te handresy fa tsy ho faty manantena. Ohatra ny lahy ihany za mba te ho tompon'ny tanàna, nofinofy angamin'izany raha tsy misy ho fakakany. Ohatra ny lahy ihany za tsy mety sitrana handratra, hatramin'izao mbola miady amin'ilay fiainana mazatra.